0: kọ́ni ti bẹ̀rẹ̀.
1: Bọ̀ Yéṣù yín lọ.
0: Missionnaire.
1: Mẹ́sẹ̀dò.
0: Kọ̀gbẹ́jì.
1: Kọ̀gbẹ́jì.
0: Kọ̀sí.
1: Kọ̀sí.
0: Méjìkeà.
1: Méjìkeà.
0: Kọ̀sí pé náà Yéṣù lé bàjẹ́ jà.
1: Kọ̀pẹ́ nù Jésù ló gbàgbà tó
0: sàrà. Kọ̀sí pé náà Yéṣù.
1: Kọ̀pẹ́ nù Jésù.
2: Hallelujah.

0: yàtọ̀ èrò ara mọ̀.
1: Èyí ọmọ sì dájọ́ mọ́ná yẹ ẹ̀tàn.
0: Ah,
1: Bọ̀
0: ayo.
1: iná bí àgbùgbọ́ gbọ́wé ní bí ẹ̀mẹ̀ bò gọ̀kọ́ ní.
0: Ami.
1: Torí ìgbẹ́dẹ́ mi tẹ́ máwẹ̀ nù pọ̀n mi.
0: Mọ̀wẹ̀.
1: Ní ganan hò lé, jẹ́fọ́ àmà ń yàn ní ibi ọ̀wé lé.
0: Mọ̀wẹ̀.
1: Bọ̀ fí mọ́kọ́ tuntun wàá bí ọ̀bùnà kí o yà ṣe jà yìí fún ẹ̀tẹ́ mi. Bí gbígbéré mọ ká sọ tí ìdògbó tàbí ẹnu ìfẹ́ gan ló.
2: Gbẹ́dẹ́ pọ̀.
1: Nǹkan máwù yàn mí náà hò nù mọ́ ní ìjàlé, mo bí ọ̀fí mọ́kọ́ tán mi, mo ní ìlẹ́bọ̀jọ. Òbí lè sàmọ́ báyìí wọ̀ fún yín ẹ̀yìn lẹ́jà sí ìjigbé. Bọ̀ndé àbáyé ní àdúrà yìí, wọ́n jẹ́ iná báyìí náà. Wọ́n jẹ́ iná báyìí náà wè. Tòmí ẹ̀dẹ̀ yàn lọ sún gbẹ́ bá ọdọ́ pè tí àwọn èlé wọ́n ò tó yàn àdó fi àná wè. Ẹ má lọ́ọ́ kí a máa yàn ń dé, mo dọ̀ èmi náà báyìí bọ̀ àkọ́sọ́ tó máa tì. Ní àdó pè tí àwọn èlé ò tó yàn àdó fi àná wè.
0: Màmá wà sí látàn mi tó gbé ni mo rọ ọnú èrò kí tọkùnù wọn nípọn àfọ édú wọ nípọn àfọ édú wọ.
2: Madame Nyasunu.
0: Madame Nyasunu.
2: Douglas Centre.
0: Douglas Centre. Mìíràn kọ́ tó ewúrán tó nù ọ̀wẹ́ ewé à ń lùkọ́ iná rádíò tọpá wẹ́ńjẹ fífẹ́ mi náà àdúkò nù wẹ́ mi lùkọ́ iná nù wẹ́ ọ ADA tata jìnnà ẹnẹ àmọ́ o nyasunu ewé àmọ́dé wo bọ̀nádọ̀ òfì ẹnu ọdọ ọdún nọtàn náà àdúkò nù tako tí gan wọ ẹnu àdọ ẹni ọdún mi ẹnu ọdọ ọdún nọtàn rẹ ẹnu àmọ.
3: o najina wa silat ko dɔmɛ ji kuntun wedo ɛdi yɔnu bo ɛdɔ tun ɛtun bo titi gbetɔ nu oyin amɔ ɛtun mɔ jɛmɛtɔ bo tun nu oyin nu bo demɛ titi gbetɛ ɛna dɔ mɔ bɔwe gɔ mɛ ka jiwe mɛ jiwe wɛna dɔnu nɔkɔ ɛtɔn dɔ ɛna mɔ mina bi yɔ o wɛkɛ ɔkɔ dɔmɛ ji fimu nkɔtɔn lɛ ninu kɛnkɛn bo dɔmɛ ji kaka yina ɛnu tomu nkɔtɔn nu itɔn ɛwɔ ninu de yina ka ɛnɛ sin ta gblɔmɛ nu ye. Mama eyan do me jiwe o ewe munkun bo munu jenu do kakaka cho wa jiwe bo gbedin ko ya moro me jiye na mo me ka yonu ku me de dagbo tu na do khunu we ma ro mi na kambi otemi ton aha enu pacha pere pere
0: enu pacha
3: enu pacha de suti tengbe ton de
0: we la do no tu ro anamo
3: enamo no tu we de si jiwe
0: aro kanu a ba no do no tu ro anamo a tu
2: zaz do mi chirele emi dogbenu mi lo de no de le timbo o nu adoko ewe yeyin no nu enu amaka sodo ko ya akun sodo onu ifale o do do kan itan o
0: na lu ko nu e na cheru zaz bo na do e na cheri be zia ichi wa fine do o hen mi ton le o o fina bide we mi no chi mi ka ti vi na bide of ya ton we nti o fi le ni tun lo ji mere won yin na ro po we no e ton do nu ye bi do eni o we no he ve na wa do no vi ro po ton ta de me no vi ro po ton ta de me o no vi eni o no ya o yin a lo do mama gan mama ro nde ba we kabi nde je we de su ji o meni oje mama no momro do na be no blo e ka ro mo enu a hen fe na wa bo fi le no versi do vie ni o e mama yin wa na sin wo ye de sin boro mo roji me de mama o edo o dokun ko edo we kabi de do mo ye de ran mi kuna mo bro se ve na pe na mo na je vi dada we a no vi we a nẹyìn gbọdọ tẹtì ètò fínìhàn ìnà zẹnu fẹnà bọnà jẹ bíbọ rọnù fìọjì bọnà jẹ lẹbi xẹlẹjì bọnà nà ọdọ gbọ ẹnu dọ nà ọdọ ẹtẹtù akẹnà dọ gbọ nù eyẹ wẹ bọlọ lè ọ lọ àrà dọ mọ à ẹwẹ sàn nà dọgbẹnu mama de lẹtì bọ mama yẹn ni ọlẹ wà dọ fi mọ nkọtàn rò pé ọfì ọtẹ rònú wà nù yẹ wẹ ọ ẹnu nà bọ mẹdẹ lẹnu tùn à nọfi tiẹ lẹ àníwẹ zọn rò pé rò pọgbẹ ma wo eno beni mere dandan ete to e beni meon do file meon vie kolio me bi mo jangodo eno problem to le bi an sun ko ni ame amo mi na no won ina me we ne ye se je wa yin ya so takin wa we ne se takin wa yin na so gali wa we ne se gaya yin ma ro nde a na e hu mama si pompi won sin wa na mo na lo mi ni da Novici. No mwa ina do a hosu ro gbezan mi ton me yon.

0: kúkú tọ́ mi ń
1: hun. Ọ̀tàn vivẹ́ wa kan lọ́nùn kú àbọ̀. Nami fọ́ndó. Méjì kàwé yà. Ṣé dẹ́tì? Nami báyìí ya, mẹ́ tomi dánbọ̀ lẹ́lo. Mo kú dó yí alẹ́ sí hwe. Oh, ṣé dẹ́tì? Vlavo. Ló mẹ́dẹ́ máa wá sí sẹ́gbẹ́. Vlavo. Ní Makaso wà tó gbẹ̀nà yìí gbajì. Ẹ tẹ́ ṣe wẹ náà pò tó gbígbọ́ kan tó ego. Àdọ̀dé mẹ́dí ẹ dọ́gá. Mọ̀ náà yín hó lọ́tẹ̀ yà. Ẹ tẹ́ ó tu.
2: Lọ́nà máa tó fi. Ìdẹ́lẹ̀ náà wá jọ̀bọ̀ náà lọ. A mẹ́jẹ̀ tó fi rége.
0: Ẹ
2: máa yin gbọ̀n mọ́ náà mi ni.
0: Ayí ṣe dọ̀ nǹkan yín yà náà mi.
2: Gbidigbidi.
0: Ẹzẹ̀ núpọ̀lọ́ mẹ́lọ́lẹ̀ go ẹ máa sọ pò ní dé pépé bọ̀ aná tó fún mi ná káká ìgbẹ́ máa dó podó gbá.
2: Núpọ̀lọ́ mẹ́lọ́lẹ̀ tó tají mọ̀.
0: Ẹyàn. Ṣé dẹ́tì? Àbá igba wo kúlù náà ṣe náà ṣe nùyún ẹ̀dá ọgbó tó bílà gbàjá náà wẹ̀ àṣẹ.
2: Amẹ́nà.
0: Dọ̀ndọ̀mẹ́ tòmítọ̀bọ̀lẹ́ wáyé bó wá.

sàwẹ́kù. Wọ́n rọ̀ tẹ́ tọpá tán 104.3 FM sí ìpèsè mi tẹ̀ hàn tán tóró mi tọ́lẹ̀. Ń dọ́nà mi dá yìí dọ́ mọ́. Wíwá ẹgbẹ́ ìtàn iná ló wẹ̀ kàn tà yìí sónù. Ń gbó kàwẹ̀. Dé mi náà lẹ́lẹ̀ tó yẹn go. Fún ni ẹ mẹ̀dé àwẹ̀ àtàn ẹni káká yàtàn dọ́nà mi nìyẹn. Dèvi ẹ ná kàn bí ọmọ ìdọ̀ mọ́. Oyo pọ́fú déèjì ìhẹn ìhòmẹ̀wẹ́. Bo báyìí ńlẹ̀ pó kákáká bọ̀ jẹ́wé báyìí bọ̀ ẹ tán bọ̀ ẹ gan bọ̀ wọ̀ sún gan káká bọ̀ ẹ wọn wọ̀ sún káwá yà sún wé. Òtún bí èvi yánnu kàhẹ́n ẹna tẹ́ iyẹ̀ ẹ tán sí yìnyínra sí àgbọn pọ̀ sún ọ pọ̀ o. Kàbí pó hótó ẹ tán lẹ̀ pọ̀ o bọ̀dé iyẹ̀ ẹ tán yínra ńdó. Kú sí ihò ẹ wọ̀ ná bẹ́ bó dọ̀nà sún ọ. Kàbí bo dọ́nà hótó ẹ tán lẹ̀ kàbí bo dọ́nà sún ọ sí ẹnu lẹ̀ lọ́yẹ̀ ẹ mi tán yà. Àyẹ̀ ń lè kọ́ sán mẹ́rin ẹ gomọ́ mẹ́yìnra sọ ẹ máa tì. Òlẹ́ ẹ báyìí bẹ̀ bó báyìí lẹ̀ ẹ tẹ́ka ẹ̀ ń lọ ọ̀ sún. Ẹ kà dó fífi ẹ pẹ́ nàmú ẹ kà dó dó bò dó jìyìn ọ sún wẹ́ bẹ́ vi kà gán dọ̀ mọ́. Ní ẹ̀ẹ́mi dọ̀. Ndé utuwe na dọ̀mọ́ lọ mi na dọ̀nà mi. Níka yín èhé òwẹ̀ mi dọ̀. Ndé utuwe yín èhé ò lọ mi na dọ̀nà mi. Ní ẹ̀ka wa dọ̀ jánwẹ̀. Yìnàndó kàbí dàgbé tẹ́ ẹ dé mẹ́nẹ̀. 01 21 31 45 32 01 21 60 41 22.

0: lẹ́ wa kan lọ́nùn kó àbọ̀. Lami Fondo.
1: Mo fọ́n ganji.
0: Mẹ́ ń ṣe kàwé à.
1: Jí gbọ́ ni rẹ̀ mọ́lẹ́kọ̀ wa.
0: Ẹ tẹ́ gbẹ̀gbẹ̀nu yín kan.
1: Ó lọ.
0: A lọ ẹ̀mí dùn ẹ̀mí náà fọ́ dùn gọ.
1: Bléwù.
0: Sọ mi bo.
1: Ok. Fún àwọn ètò àdé ìgbòmí kàwọn bí ọdún. Òfin.
0: Ní àdó ìyá ó tó e bẹ́ẹ̀ wá dọ̀ ẹ̀nẹ̀ náà wè náà báyìí ló.
1: Èyí ò ní yẹn lásán gọ̀ọ̀nù pẹ́ ẹ̀ mọ́. Nádọ̀ nádọ̀ nẹ́dọ̀ nídi àhùn kòmẹ́bò dọ̀ náà yẹn kọ́kọ́lọ́kọ́ ọ̀fíìsì. Nínà nínà máa sọ ìfílẹ̀ gbèdé gbèdé bó sọ ẹ̀ dókòwò mọ́kọ́ tó tètò fílẹ̀ bùrù. Yé mọ́ nọ́dọ̀. Tó yẹn dé nẹ̀.
0: Ẹ̀yàn.
1: Alo.
0: Ntò sí sí ọ.
1: Dọ́kọ̀ dàgbẹ́sẹ̀kọ́ fi náà dáwọ̀ ẹ̀ náà ya ẹ̀nà wọ̀ ẹ̀ máa fi dàgbẹ́dẹ́ máa jẹ́ mẹ́.
0: Ẹ̀yàn.
1: Dàgbẹ́dẹ́
0: pẹ́ Ero mo do su koko wadu we to sehe bu segan.
1: Mero.
0: Ero mere vo nazo ado.
1: Eyo, ezani.
0: Fred, yo doni ya baik ba wa ibo wa.
1: Merci.

0: yombo to be ajo wiwa na ana ka san mi li aya do pe omo yo anomoto na bi gboniran kan o ayeye kan esi aso wiwa le tere ne
1: ere lo mi wa to pe lati ojo ilo nkan ko tin process ati lo si lo yibo ngbo gbo igbese ti won gbe awon eni bi won ma je ko sese ise okun aye ni okun aye ni de wa bi tomo tomo
0: we me ko do program blow ba a o blow we ma to ti sese passport to da ju visa to ro kine bo a do na voyage bo no aye yo ye blow test mu we yo no do ko je ki ata tun bo kan yan kan ni o ya ewe ma banu ani voyage ki a ko yo wa to e me si program ya blow mi se tu ba yo ma o tu yo atu wa se we zo ba ma ko ya yo no edo mo nu go me de ti ke ro go de
1: e re lo mi wa to pe obirin mi nigba to pade ohun atoko e oko yi ma ni fere o bo se ni fere na lo ni ti awon mo ṣugbọn nigba to para ya awon eni bi won keyin won sira won oko ma ma lo nawo fun awon obirin ni nita ohun ti wa nle won atawon mo te pe ati je ati mu ohun nikan ni mo a gbo o ti rai nisin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti o fe pe oko eni ṣugbọn awon eni bi won je ko se kini won je ko rai joko gege bi oko fun won ma bo asode ni otunba kola wole ori gbogbo ojo aye temi asugba to je ti wa woni mo fi wa ogun ehun to fa ti mo fi mo nipa ogba won kini ninu to ba ti di odo wa lagba ni owo olohun ibi yohun toko e le wa to ba je pe titi eni a pe yo kora todo e
0: wa mi dede chiro todo mi we bada suwe bo ji yi bo wa ni na e ji jan yi mi e mo mi o e no yi mi dodo no bi odo e telu si oli kuku de no pa mi yo awo wa ni na e lo ma un ni ma no ni gble o me a titi me po wa mo ba suto e bi yo apede na yibo na tuku e na o no nde fu e no ibaru poko mi e so no dogwe ton te budo pe yo gbe ya dogwe re yin papa nu file wewe yin mama nu file wewe do nu bi blo we ke bo asuto e ta do kini yo di asu da lo menu e kan yan kan ni o e do bla mi na yo mami e we so me do mo yin we mo ati ja yin ganji ogo nu mi be ona e degbo e gbeji ona e degbo dada ti fofo ti a si to yo mo we de we mu ate o ya ni won ni gbo mo je bi kaka je jiyan ni do mo hu mu we me de o tun ba e do we nu e we me do to do mi we we nu we do pe ba we o me me le na no kan ti gun ni na me to na si egun si kan ho we de amun di do ye to me mi na no kan ti gun me mi na do ti jo ho gbon mi na da so wa we kan ti bo nu mi to le bi si na do nu kan yi we ewe yin si si otun baton we me de ba be ni se we o emi do nu ba ni chike
1: e ro giri mi te ba ri e mo pe ah ah omo leleyi olohun fun lewa o fun ni gbogbo kan awon eni bi won je ki olori oko ton ba tin de bayi be ni won ma nje jule asiko ti ba ton ba oko bere pelu e gbogbo kan ton ba nse adehun fun won ma mu se ṣugbọn to ba to asiko kan wo ma kini mi ro won ni de olohun mo iṣẹ́ okun ayé ni àwọn ẹni ojú òní kò fún ọ bú fún ọ níbi ìwà tọmọtọmọ.
0: Àmì ní ṣe lẹ́nu pápá mi tọrọ títí mẹ́nu mi ẹ̀ dọ̀ àmú ìyọnu dé bọ̀ wọ́n ní ṣùgbọ́n ṣùgbọ́n náà pọ́n kákà bọ̀ rọ̀ ìyọnu jẹ́ ìyọn dẹ̀ pẹ̀lú yà máa ò jẹ́ ń dá mẹ́ lọ lè yà àmúdé ìyọn pípọ̀ gan ewé yìí dọ̀ ní sínú dé dọ̀ ó níyan ní ètò tó lọ inú vivi bọ̀ àwá ti jẹ́ inú dé ebi ọ̀ǹdẹ̀ bù ọ́ sínú ọ̀nà bulo ebi ọmọ tó ẹ náà ọmọ tó ní ebi ọ̀ǹdẹ̀ bù ebi ọkùn ẹ náà bulo ní àmọ́ nu ẹnu sáà dé pọ̀ wọn ẹ náà tún lè jẹ́ ọ́ à mẹ́ ọmọ tó nu ẹ ayọ̀ ẹ sọ́nà bí apẹ́là mẹ́ ọ nu jọnu ló bulo nígbó kọ̀ pé nu ẹ ayọ̀ ẹ lè ọ ẹ sọ́nà bí yà á ìtẹ́sí àzọ̀ wíwá lẹ́nu ayẹyẹ kan ewé yin gbogbo yìnyín kan èdè yà dọ́nu ẹ mọ́ bọ̀ a máa mú àsùwà àyàn bẹ pẹ sí bọ nígbà máa fi mú àsùwà.
1: Ẹ rẹ lómi wà tó yẹ pé okun ayé yìí okun burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹlòmíì ìgbà tó ohun tí ò sí ohun tó ń pè ní protection lára a mọ̀ á rí i pé inú ẹ̀ tó máa ṣe kíni yóò máa gún òun.
0: Gbígbọ́ yẹn kan àjọ kan èyí tó bìláwé náà ewé ìlú àṣọ wà wẹ̀ mọ́ bọ́ máa ń náwó ìgbọ́jẹ́ ọ̀tún bá a kọ́ láwọlé ìlú ànáfà ti gbóná máa wù mí nílò kí a gbé sọ́mi tó lẹ ní inú pọ̀ gbóná mi ní dóṣe dáadáa mi ní dóòmù kan yìí ìlú ẹni ọba àwọ̀ ẹni gbé ìlú àwájú jẹ́ ẹni tán ni.
1: Tẹ́lẹ̀mí bá dé ọ̀dọ̀ mi ẹlẹ́mí àmà béèrè ṣètò ọ̀túnba irú agbára ó gan ló ń lò. nkan ti won fi bi mi ni